dàbí pé a ti wo ayé mìíràn. Ayé tí a gbọ́ nípa ìṣẹ̀dá rẹ̀ rí. Nísìnyí, la wá ṣe ń gbóògùn rẹ̀.